0: ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káàbọ̀ láti gbogbo ibi tẹ́ ti ń gbọ́ wa lórí Yorùbá Language Program on 4EB Radio. Àwọn olótú tẹ gbádùn jùjùjù olótú ọlá.
1: Ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káàlẹ́ gbogbo ẹ̀yìn tẹ́ ń gbọ́ wa ṣàlàáfíà lẹ́wà o ṣàlàáfíà làbá yín o.
0: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni olótú wa ṣe yìí.
2: Ẹ ǹlẹ́ o ẹ kú ilé o ṣe dáadáa làbá yín o ẹ káàbọ̀ sórí ètò.
0: Ẹ pẹ̀lẹ́ atúlótú yín kọ́ṣ ẹ̀yin èèyàn wa báwo ni gbogbo ẹ ṣe ń lọ.
1: Ó ń rò.
0: Ṣé ẹ ní ọ̀sẹ̀ tó dùn?
2: Ó ní ọ̀sẹ̀ tó dùn níjọ́ Àìkú. Mo jáde mo lọ kí àwọn ọkọ̀ fún mi ní oúnjẹ tó yẹ pé nǹkan rántí ilé ẹ̀kú sì yẹn lágbára.
0: Àwọn Yorùbá máa ń sọ pé wọ́n fẹ́ bọ́ wọn ta.
2: Kì í ṣe bí bẹ́ẹ̀
1: yẹn.
0: Bó ní irú phrase yẹn, bó ní ọ̀rọ̀ yẹn ti jáde, kí ni ìtàn tó wà lẹ́yìn ọ̀rọ̀ yẹn? Wọ́n fẹ́ bọ́yàn ta.
1: Ẹni tí wọ́n pé ó lè ṣe sórí ìgbà tán máa ń ní ẹrú nìyẹn.
2: Tán máa ń kó wọn lọ.
1: So that wọ́n á lè pump wọn up dáadáa kán lè
2: gbófò. Wọ́n lè pawó ní ọjà.
0: Kolúwa ṣàánú wa.
1: Àmì ó.
0: Torí àwọn èèyàn dẹ̀ máa ń sọ àwọn irú nǹkan bẹ́ẹ̀ yẹn ní kékeré wá ni wọ́n fẹ́ bọ́ mi tà. Wọ́n kò táwọn èèyàn ń mọ àwọn
1: pé ìtàn
0: burúkú ló wà lẹ́yìn wọ́n fẹ́ bọ́yàn tà.
1: Ká ní wọ́n tiẹ̀ fẹ́ bọ́ torí pé ẹ̀ṣẹ̀ ìyàwó. Àbọ̀ fẹ́ fi ṣe ìyàwó. Ìwọ́n àbá gbọ́.
2: Bí bọ́tà.
1: Àbí téèyàn bá ṣe gbéyàwó. Tíyàwó tó dẹ̀ fẹ́ kíyàwó ẹ̀ kó rírùnmúrùnmú.
2: A bọ̀ dáadáa. Àwọn ara ilé a bọ̀ wọn kẹ́.
0: Àwọ̀ fat ni o kò yé. Ara máa dán.
1: Ara tutù mi ni jọ̀jọ̀.
0: Ìyàwó bá rìn a máa ró.
2: A máa yí.
0: A máa yí.
2: Gbogbo èèyàn a máa jíwò. Inú ọkọ ẹ̀ dẹ̀ máa dùn wá ní tọ́jú ẹ̀ wà
1: wọ́n. Bẹ́ẹ̀ni.
0: Ìyẹn da. Kí la ní fún àwọn èèyàn wa lé mi?
1: Àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan la ní.
0: Ẹ jẹ́ ká ṣe káwò. Kí ni?
2: A ní àwọn tó kọ lẹ́tà. A ní àwọn ọ̀rọ̀ àwọn ìfọ̀rọ̀wánilẹ́nuwò.
1: Bẹ́ẹ̀ni.
2: Pẹ̀lú àwọn èèyàn láàrin àwùjọ.
0: O wa niyẹn. Ok.
2: Wọ́n pàápàá pẹ̀lú àwọn àlejò pàtàkì.
0: Bẹ́ẹ̀ni.
2: A ní àwọn ìfilọ̀ náà tàwọn ìpolówó. Mo lérò pé gbogbo àwọn èèyàn náà ti ṣe census.
0: Àbí o, torí ẹni tó bá ṣe wọ́n máa gba owó lọ́wọ́ ẹni
1: yẹn. Every day.
0: Lójoojúmọ́ lọ́nà màmá gba owó yẹn lónìí náà.
2: Bíi 350 mani.
0: Owó òkè ń ṣowó kékeré o.
2: Oṣọmọdé owó náà máa jà jẹ gbèsè.
0: Ẹ máa jẹ gbèsè.
2: Gbèsè ìjọba.
0: Ìjọba dẹ̀ máa gbà ni.
2: Ní ojú pálí.
1: Gbà o.
2: Ìjọba máa gbà o.
0: Pé so kì í ṣe èèyàn tó ń jẹ lówó.
2: Ìjọba òṣè tó ń jẹ lówó.
1: Wọn ò dẹ̀ kì í tètè gbàgbé.
2: Tó bá rí gbàgbé.
1: Wọ́n ní very good memory.
0: Bá a jẹ́ pé wọ́n ní gbogbo fáìlì gbogbo wa, wọ́n ní gbogbo information nípa ẹni yẹn. Ẹjọ́ ẹ lọ ṣe census, ó dẹ̀ da ká kọ́ mọ̀ pé àwọn èèyàn Yorùbá àwọn èèyàn àti ìlú Áfíríkà papọ̀ níbí náà.
2: Bẹ́ẹ̀ ni o, pàápàá àwa àtàjọ́ ọmọ Yorùbá.
1: Yorùbá tán bèrè pé kí ni èdè tá à ń sọ nílé.
2: Akọ Yorùbá ni.
1: Mo kọ Yorùbá, mo tún kẹ̀ tìkìtì gan síbẹ̀. Ọ̀nìkan bá wù gan kẹ́ẹ̀kọ́ Jẹ̀ṣà, kẹ́ẹ̀kọ́ Ìjẹ̀bú.
2: Àwọn ìgbà náà kún
1: mọ́kẹ́rẹ̀. Nítorí èdè náà ni wọ́n nà.
2: Èdè ni.
0: Èdè gidigbe dada.
2: Àwọn èdè tó múlẹ̀.
0: I need almost 250 to 500
1: dialects
0: nílùú wa, languages and
2: bẹ́ẹ̀ni. Lọ́sẹ̀ yìí mo gbọ́ nǹkan tí àwọn kan tọ́jú ń sọ. Wọ́n sọ̀rọ̀ pa arákùnrin kan tí o gbe awon oga e lo si ile ejo ni o wa ni pe to eni ti o agbejoro to duro fun ile ejo fun ibise agbejoro to ogbon awon agba agbejoro ni ton ti pe awon case to awon ton mo se gbon so won ti wo pe laye ko le case yen o le ko le yan ri loro kan sa eni yi o sa o win ni case AI no wa lolo nkan ti mo wa fe fire ni pe so awon en to wa fend for a while nu wa ni pe gbogbo awon ile ejo nothing ni ko ti sun o pelu gbogbo awon to ma ko gbogbo kini AI wa pe palapala na ma ko sibe eni wa ni pe be ni won tin so pe ohun lo AI ohun lo AI sugbon nkan ti won so ninu gbogbo oro yen ni pe o ni pe loshu o to bi 300
1: so man
2: so mo no lori e orisisi e ohun kedere ise tohun se ohun ni ise science computer pe so ohun yato pe so eyin o le ma lo ai ti won so won fun eni e da lati mo dada lati le saseyori ṣùgbọ́n nǹkan tí mo wá fi sọ̀rọ̀ yẹn ni pé nǹkan tó wá sí mi lọ́kàn ni pé ṣe mọ̀ pé àwọn èèyàn kì í mọ nǹkan tó wà nídìí òrò tó rò fi ń dún ṣe mọ̀ bọ́n ṣe sọ̀rọ̀ yẹn wọ́n kàn ní ẹnìkan fi AI ó fi
1: àwọn náà lè lọ àwọn máa náà lọ ṣe
2: ṣùgbọ́n nígbà tí wọ́n bá ṣèwádìí iṣẹ́ ẹni tó ná tó 300 lóṣù ó náà ní agent tó ti train òun ní kinní kan then ẹni yẹn iṣẹ
1: kọmpútà
2: gbọgbọ ló ń ṣe
1: kì í kàn ṣòpè
2: kò kàn
1: kì í ṣòpè is a very learned person
2: bẹẹni ó kọṣẹ ó mọṣẹ so nǹkan tí mo fẹ́ fàyọ ni kíní ẹdẹ ó lọ mo jókòó mo rò ó ṣe ṣe mọ ọ̀pọ̀lọpọ̀ gbà ní gbogbo oríṣiríṣi ọ̀nà làkàn máa gbọ́n nǹkan wọn ni ẹni ṣe báyìí ó dẹ̀ ní result ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọgbà nǹkan tó wà nídìí ẹ̀ gangan àwọn èèyàn ń sọ tán
1: nǹkan tó wà nídìí ọ̀fà
2: bẹ́ẹ̀ ni
1: ojú èje lọ
2: ṣùgbọ́n wọn ò ní sọ nǹkan tó wà nídìí ọ̀fà wọn á kàn re lórí tó ní gbogbo ọ̀nà náà ni
1: ẹgbẹ́ ẹ̀ ti ń
2: là
1: ó máa sáré kú
2: tí ò bá mọ bí tó máa fẹsẹ̀ ẹlẹ́sìn sáré ẹ káwa náà máa ṣèwádìí ká má kàn máa mú nǹkan ní orí pé àwọn sọ wọn ni ibi náà ń lọ ṣèwádìí tó yí ní ọ̀pọ̀lọpọ̀ gbà kò sí nǹkan míì máa ń wà ń di ẹ̀ there is a lot more to.
0: Because ká ṣe sọ nípa olódo uprising
2: káwọn yẹn
0: ṣèwádìí àmì olótùwà ọlá ẹ sọ̀rọ̀ nípa nǹkan bẹ́ẹ̀ mo ní pé káwọn èèyàn kan kẹ̀sì sọ nípa pé kan
2: wá àròjìlẹ̀
0: ìyẹn láti ní àròjìlẹ̀ ó ṣe pàtàkì lọ.
2: A ní gbogbo oríṣiríṣi nǹkan ni kinní náà ti ń wáyé o ṣe mọ̀ wá ní pé ẹnìyẹn ó kàn ṣe báyìí ó dẹ̀ rí
0: báyìí. Bẹ́ẹ̀ náà ló ṣe easy say mẹ́gbẹ́ bẹ́ẹ̀ ni gbogbo èèyàn náà ló lè ṣe.
1: Máa sọ̀kan fún yín bí àwọn tó ń kọ̀wé wọ́n máa sọ pé àkàn sọ fún AI nínú ẹ̀rọ mú ayára bí àṣà kó ṣe báyìí fún yín ẹ ó lè ṣe bọ̀ tó o bá fi nǹkan gidi sínú ẹ̀ tí wọ́n pé garbage in garbage out so nǹkan tó o bá sọ náà ló máa kó síbẹ̀ so tó o bá ní nǹkan kan nínú coconut
2: òfurufú náà ló máa jáde
1: kò ní nǹkan tó tí ò jẹ gidi so èèyàn láti ní ìtàn tó jinlẹ̀ dáadáa
2: bẹ́ẹ̀ni tó yàn ronú pa
1: ẹ̀ tó dẹ̀ ronú pa ẹ̀ tó yẹ kó mú ọgbọ́n wá tó jẹ́ pé ó mú òye wá so nǹkan tẹ̀mí kan rí sí náà ni ẹ pé tẹ̀yìn ò bá tẹ̀yìn bá kàn rò bóyá àchat gpt má kàn fi nǹkan sílẹ̀ nkan to ba fi si na lo ma gbe sita
2: beni
1: o ti e tun le puro gan sibe
2: o ti e ma paro ni o ti ma eyan de lati mo pa nkan to fe se nkan to tun ma sele ni pe to ba mo pa e a kokko orisisi to to dabi pe o
1: fe jora
2: o fe jora sugbon eni to ba mo ye to ba ti di bayi ati mo
1: ba ati mo rara
0: ati
2: ni
1: ele ori jolele
0: jolele ko jinle
1: ko
0: jinle rara awon party bangers awon ni ti awon eyan jo sinsin kon ni won by Dope Nation kankalika
1: erora o
2: wọ́n ní pé kalọ jó díẹ̀
0: kẹ́lọ
1: sọ̀díwù kẹ́

0: lónìí ẹ ṣe tẹ tún pè mí wá pé kí n wá sọdọ yín lónìí ìjíròrò tí mo fẹ ká ṣe ni nípa ìlà ìdílé
1: ìlà
0: máa ń pè ní tribal mark bẹẹ ìlà ìdílé wọ́n máa ń pè ní tribal mark
1: bẹ́ẹ̀ ni àwọn yorùbá máa ń ṣe ìlà
0: wọ́n máa ń ṣe ìlà wọ́n máa ń ṣe ìlà
1: ó kàn ṣe
0: wípé wọn ò ṣe nísìnyí mọ́ ìdí tí wọ́n dẹ̀ fi ń ṣe nígbà yẹn ni wípé wọ́n láti lè fi dá àwọn ènìyàn mọ̀ ìlà ìdílé yìí wà fún ọ̀pọ̀lọpọ̀ ọdún ṣáájú kí àwọn òyìnbó tó wá sí ilẹ̀ wa
1: so àwọn bàbá ńlá wa nǹkan tó máa fi ń dá ara wọn mọ̀ nìyẹn so tó máa ti ń yàn látọ̀ọ̀kan wọ́n á sì mọ̀ pé ẹni yìí ìdílé lágbájá ló ti wá àbí ìlú báyìí ló ti wá.
0: Gbogbo mọ̀ṣọ́ leléyìí, Ọ̀yọ́ leléyìí, Èkìtì leléyìí, Ìjẹ̀ta leléyìí, wọ́n ti máa ń mọ̀ nìyẹn pé ìdí nìyẹn tí wọ́n ṣe fi ìlà sí ojú àwọn ọmọ wọn nígbà yẹn ó máa fi ń dánimọ̀ pé agbègbè báyìí ló ti wá pé bóyá Ìjẹ̀bú ni, Ọ̀yọ́ ni, Ìjẹ̀ta ni, wàá fi mọ̀ tiẹ̀.
1: Sọ ẹnìkan ọ̀lẹ̀ kan wá parọ́ kó ní òun wá láti ibì kan mọ̀ bá ti rí láyé lójú ẹ̀ wọ́n á ti mọ̀ pé òfin gé lélẹ̀.
0: Wọ́n á ti mọ̀ pé ara lè ní lélẹ̀.
1: Ẹ ara òkè.
0: Irú ìlàwó ló dẹ̀ wà. Tètè tẹnuba.
1: Irú àwọn ìlàwó.
0: Ó yàtọ̀ sí agbègbè ní
1: oṣù ìlàwó. Ẹ ṣíkàwó
0: máa. Àwọn kan wà pélé ìlà mẹ́ta lórí ẹ̀rẹ̀kẹ́.
1: Okay.
0: Àbájá ìlà mẹ́ta tàbí mẹ́rin ìyẹn gùn láti ojú dé ẹ̀rẹ̀kẹ́.
1: Túrẹ̀
0: ìlà kékèké ni àwọn yẹn. Wọ́n máa ń pè ní dòdò túrẹ̀. Gọ̀m̀bọ̀.
1: Gọ̀m̀bọ̀ mo ti gbọ́ gọ̀m̀bọ̀
0: yẹn rí. Ìlà yẹn pẹ̀lẹ́ ó máa ń fi sí àwọn kékèké ni wọ́n máa ń fi sẹ́ẹ̀kẹ́. Bẹ́ẹ̀ ni àwọn ìlà yìí ọmọ fi ń ṣe ẹwà nígbà yẹn ni o. Bíútì ẹ̀ lè gbàgbọ́ wọ́n máa fi ń ṣe ibi ṣíṣe ìlà wọ́n máa fi ń ṣe ìlà ni o. Wọ́n dẹ̀ fi máa fi mọ ìdílé kan sí ìkejì gẹ́gẹ́ bí mo ti sọ. Ìgbà kan dẹ̀ tún wà wọ́n rò pé ìlà yìí ó máa dáàbò bo ọmọ àwọn kúrò nínú àìlera. Ẹni pé yẹn lágbára.
1: Ṣé
0: tí o bá kọ láyẹn ó máa dá ààbò bo olúwẹ̀ gẹ́gẹ́ bí ìgbà ogun nígbà ìjà wọn ni ìlà yẹn ó máa ràn wọ́n lọ́wọ́. Láti fi ààbò bo wọn. Bẹ́ẹ̀ni ó dẹ̀ tún jẹ́ àmì ìṣọ̀kan ní agbègbè kan gẹ́gẹ́ bí mo ṣe sọ ṣe bá pàdé ara yín.
1: Kí a lè ti máa dára yín mọ̀.
0: Kí a lè máa dára yín.
1: Pé aráàlú mi rèé o.
0: Pé aráàlú mi rèé.
1: Ẹ dẹ̀ ti mọ ẹni tí òun ṣàráàlú yín látọ̀ọ̀kan.
0: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni.
1: Wọ́n á tètè yẹra fún.
0: Bẹ́ẹ̀ni.
1: Ó ṣe pàtàkì nìyẹn. Tó yẹ pé táwọn èèyàn bá lọ sọ́jà àbí tán bá lọ sóko àbí tán bá rin ìrìn àjò wọn máa ń fi lè dára wọn mọ̀ pé aráàlú kan náà ni wá o ìkan ni wá ẹbí kan náà ni wá.
0: Bẹ́ẹ̀ni.
1: Ṣùgbọ́n mo ṣàkíyèsí pé ó dà pé ní ayé òde òní àwọn èèyàn ò fi bẹ́ẹ̀ kọlà mọ́ o torí mi mọ àwọn tí mo mọ̀ tó kọlà. Wọ́n jẹ́ bí àwọn ẹgbẹ́ màmá mi ni mo mọ̀ tó kọlà. Àwọn náyè sí mi tiẹ̀ rò pé mo mọ ẹnikẹ́ni tó jẹ́ ẹgbẹ́ mi tó kọlà. Ṣé wọn ò kọlà mọ́ ni?
0: Ìlànà àti òfin tuntun náà ni ló mú kí gbogbo nǹkan báyìí dínkù. Nítorí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá wọn ò ní ìlà yìí mọ́. Nítorí àwọn ọ̀kọlà yẹn ayé ọjọ́ yẹn tí ẹ bá mọ bọ́n ṣe máa ń kọlà yẹn ó lè di ìgbà míì á di wípé ọmọ kékeré yẹn á wá ní àìsàn wípé kó septic or ko di nkan mi ti lara
1: hygiene issues o lewu
0: o lewu fun o kekere nitori na abi ailera abi omo ti won se se bi wọ́n á dẹ̀ tètè fẹ́ ṣe fún torí tí ọmọ bá ti dàgbà ṣe mọ̀
1: kò ní tẹríba fúnlà bẹ́ẹ̀ni
0: ìrora yẹn ti pọ̀ jù tó ó wà lára àwọn kan tí wọ́n ṣe ń fún àwọn ọmọ ní ìlà ní ayé òde òní ó dẹ̀ jẹ́ àṣà àti ẹ̀wà ayé àtijọ́ ni ṣùgbọ́n kò sí ní it's no longer fashionable.
1: O kon je ara awon nkan to je pe a nse ni ile wa o de o wa interest as pe awon baba nla wa won wo pe kini nkan ta le fi ma dara awon mo ti awon mo ni fi sonu ta fi ma dara awon won de be si ko ila sugbon a mo pe olaju ati awon oyinbo to wa na ni o je ki a ma ko ila mo wo pe te ba le fun anfani awon to npo wa se ila kiko ati sisin gbere se nkan kan na ni won
0: rara
1: rara gbere yato
0: ila gbere yato gbere yen ko protection
1: fun abo
0: lo ti lati ipe kon fi on fi da abo bo awon mo e ma binu
1: no rara
0: o tutu si wa je ni bi
1: ah beni
0: gbere yen wa fun pe kon fi da bobo awon eyan ni aye atijo ti ngba yen ti wa te nkan ti wa te nkan ba nja tabi nkan kan o ba lo fun to awon onisegun awon baba lawo won le sin gbere fun e o gbẹrẹ yẹn ni wọn ti fáwọn ẹran tí wọn á sọ fún ọ pé egbé ìwọn bí ó gbọ nípa egbé rí pé ẹnìyẹn ó máa di sàpíà ẹsẹ ẹni rí mọ gẹgẹ bíi pé tóògùn bá wà bí nkankan tàbí ọmọ míì ẹrú ọmọ tó ń pè ní má lọ mọ ìrá ọmọ tó bá jábì kú wọn á sì gbẹrẹ fún ọ pé ó má lọ mọ wọn á máa pè ní má lọ mọ gbẹrẹ yẹn náà máa sin fún wọn ní gbàgbọ pé nǹkan tó lè tún ṣe ń sin gbẹrẹ fún yàn ni pé wọn gbàgbọ wípé bóyá o ẹmí kẹmí kan ló ń bá ẹni yẹn dà bíi pé àwọn yàrá màmí wọta tàbí ẹni èṣù wípé kúrò ní ara ẹ nǹkan tó ṣe ń sin gbẹrẹ nìyẹn gbogbo yẹn náà ní sìn kò sẹni tó ń ṣe mọ àwọn èèyàn ti gba ẹ̀sìn wọ́n ti gba ẹ̀sìn ìgbàgbọ́ wọ́n ti gba jésù àwọn tó dẹ̀ tún ń ṣe mùsùlùmí náà ń ṣe mùsùlùmí tó kàn ṣe gbẹ́rẹ́ yẹn mọ́ nísìn
1: ó kàn dẹ̀ lè tún jẹ́ pé torí ọ̀làjú ti wà náà àwọn àìsàn tí ó ń pa àwọn èèyàn tẹ́lẹ̀ àwọn onímọ̀ ìṣègùn wọ́n ti mọ̀ púpọ̀ nípa àwọn àìsàn yẹn ò pa àwọn èèyàn mọ́ àti ọ̀làjú náà tún pẹ̀lú ẹ̀ táwọn èèyàn rí pé àwọn nǹkan kéékèèké tán lè ṣe tí ò ní jẹ́ kí káwọn àìsàn tó ń pa wọ́n tẹ́lẹ̀ yẹn kó máa pa wọ́n mọ́ tó kò sí ìdí tán tún máa sí gbẹ́rẹ́ mọ́ ìyẹn náà tún pẹ̀lú àwọn ìdí bóyá tí àwọn èèyàn ń fi máa ṣe àwọn ìwà àti àṣà yẹn mọ́.
0: ni mo tiẹ̀ tún wá mọ̀ wípé àwọn ìjọba kan bí Ọ̀yọ́ bí Ọ̀ṣun State àti Èkó wọ́n ní òfin tó sọ pé kán má máa fún ọmọ ní tribal mark ká má sọ àsọ fún ìdàgbẹ́rẹ́ without their consent ọmọ adẹ̀ ti dàgbà ọmọ fún ẹ̀rọ sọ pé òun ò fẹ́ wọ́n ti gbà nísìn wípé right ọmọ ni ipe ohun lo mo nkan to fe
1: omo mo nkan to fe
0: gbe ngba ti a to pe o fe identify eyan o fe mo yan boya won wa to gbomo so se bi o ye ko ni ID card o ye ko ni ID card o ye ko ni iwe gbelu
1: beni
0: wa fi so be iwe to ma fi nwa ko ni o tabi kini kan
1: ko ni do ilamo
0: Wọ́n
1: nílò ìlàmọ̀ láti máa fi dá wọn mọ̀.
0: Láti fi dá wọn mọ̀. Àti pé ti bẹ̀rẹ̀ yẹn náà nítòótọ́ ìyẹn wọ́n ṣe ń ṣe o ẹ máa jà sọ ra wa wọ́n ṣe ń ṣe díẹ̀.
1: Ṣùgbọ́n a mọ̀ pé abẹ́lé náà ti ń ṣe òfin ti wà nísìn tí gbogbo oríṣiríṣi àwọn ìpínlẹ̀ ti ṣòfin pé ẹ má kọlà fún ọmọ ẹ má sì gbẹ́rẹ́. Tọ́mọ wá dìídì fúnra ẹ̀ bá a ní pé òun fẹ́ kọlà o àbọ̀ òun fẹ́ sí gbẹ́rẹ́ ìyẹn yàtọ̀ ṣùgbọ́n kọ́ má ṣe fún wọn. Àgbàlagbà ni tó bá fẹ́ ṣe fún rẹ̀ kò lọ ṣe.
0: Kò lọ ṣe fúnra rẹ̀ bẹ́ẹ̀ ni. So bí ọ̀rọ̀ ìlà bó ṣe rí ní ilẹ̀ Yorùbá nìyẹn. Kò sí ẹni tó tún ṣe mọ́ nísìn.
1: Nítorí
0: tẹ bá fẹ́ mọ ibi tí èèyàn ti wá gbà wí ọlọ́wẹ́ ọ ẹ ń gbọ́ bó ṣe ń sọ̀rọ̀.
1: Èdè. Àhán wọ́n ṣe ń sọ̀rọ̀. So ibi tán ti wá.
0: Èmi tẹ ṣe bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ lọ́wọ́ yín náà ṣe ìrántí láwọn tí wọ́n kọlà fún nídìílé yín olóòtú.
1: Mo mọ̀ pé màmá mi kọlà ṣùgbọ́n ìlà àtọkọ kékeré kan báyìí tó máa ń fi sí ibi eegun ẹ̀rẹ̀kẹ́. Ó kéré gan téèyàn ò bá wò ó dáadáa èèyàn ò ní rí mọ́.
0: Èèyàn ò ní rí mọ́.
1: Méjì ẹyọ kan ní ẹ̀rẹ̀kẹ́. Ni ó kéré gan ó kéré téèyàn ò bá wò dáadáa èèyàn ní ṣàkíyèsí ẹ ṣùgbọ́n mo mọ̀ pọ́n ni so àwọn tí mo mọ̀ tán àwọn tí mo mọ̀ tán kọlà ni ẹ mo dẹ̀mọ̀ pé àwọn àti gbogbo àwọn ẹbí wọn náà nílà yẹn ṣùgbọ́n ìlà yẹn èèyàn máa láti tẹ́jú mọ kó tó rí
0: kó
1: ìlà yẹn kò tún àwọn òfin torí àwọn ọ̀là kan wà tó yẹ pé ó dàpọ̀ máa ń fi dúdú sí láàrin so àwọn ọ̀là yẹn máa ń téèyàn bá ti rí ó máa tí wọn kò dápọn fi dúdú sí bóyá ẹgbà ni wọn bóyá mi ò mọ so gbogbo mi mọ bóyá bó ṣe ń kọ tàwọn ẹgbà ni mo
0: kò ṣe ń kọ tàwọn ẹgbà ni
1: ẹ rí
0: pé ẹ rí pé àwọn olórí nàìjíríà tẹlẹ gan náà àwọn náà ní irú ìlà yẹn bàbá ọbásanjọ wọn ní irú ìlà yẹn torí ẹgbà ni wọn kò sí ẹni tí láyé òde òní ṣá èmi ni o rò pé ẹnì kankan máa fẹ́ kí ìlà padà wá ṣùgbọ́n ó dábàá ká kan sí mọ ìtàn ẹ̀.
1: Ká fi mọ ìtàn ẹ̀ ni. A lè sọ ọ́ ayé ń yí lọ́ ń yí bọ̀ ọ́ a lè sọ ọ́ bóyá làtúndé kíkọ làtúndé padà ọ́.
0: Èmi ò rò pé mi máa fẹ́ kọlà fún àwọn ọmọ.
1: Ayé báwọn èèyàn ṣe tàtú bí eré ni tàtú bẹ̀rẹ̀ tó dẹ̀ ti wá gbalẹ̀ kan o. Ìdí ìlà táwọn bàbá ńlá wa ṣe ni tàtú ti dé o so a lè sọ o ó lè padà ó kàn lè jẹ pé wọn á ti fi ìmọ̀ òde òní mọ tó jẹ pé bóyá bọ́n ṣe máa ṣe kò ní rí bọ́n ṣe ń ṣe láyé ẹjọ́ yẹn but a version of it so a lè sọ.
0: Tẹ̀wọ̀n pa sọ̀rọ̀ nípa ìlera.
1: Bẹ́ẹ̀ni.
0: A sọ̀rọ̀ nípa bí wọ́n ṣe bí àwọn olóòrùn náà yẹn ṣe ń ṣe.
1: Bó ṣe ń ṣe.
0: Nígbà yẹn tí wọ́n á kàn kó ọ̀bẹ wá. Tá àmọ̀ bóyá ọ̀bẹ yẹn mọ́. Nǹkan bẹ́ẹ̀ yẹn. Gbogbo yẹn náà nà máa pèsè. Ẹ ṣe gan-an.
1: Ẹ ṣe gan-an ni Mrs. Silas adúpẹ́ lọ́wọ́ yín. Pé à ń pè yín ẹ̀ ń jẹ́ wa. A dẹ̀ dúpẹ́ fún àwọn òye tẹ́ ẹ fi mọ̀ wá. Ẹ kọ́ wa lẹ́ni nípa kíkọlà oríṣiríṣi kọlà ìdí tán fi ń kọlà àti àwọn ìdí tí a fi kọlà mọ ní ilẹ̀ Yorùbá tí ò sábà wà. Ẹ ṣe gan ni fún ìmọ̀tẹ̀ fún wa. Àdúpẹ́. Ó dàbọ̀.
0: Ó dàbọ̀ olóòtú. Ó tún dìgbà kan náà.
1: Ó dìgbà.
2: SSI's World of Cultures returns to Logan on Saturday the 29th of August at Kingston Butter Factory. Join thousands of people from across the community for an unforgettable celebration of culture, food, music, connection and a spectacular fireworks finale. Discover the many cultures that make Logan one of Australia's most diverse and vibrant communities. Entry is free. Visit ssi.org.au and search World of Cultures for more information and registrations.

0: ti
1: olóòtú wa ṣe ṣe yẹ máa lọ lójú ẹ ṣá.
2: Èwo ló kan ẹni tó bá lè ojú ló mọ nǹkan tó like.
0: Àwọn ìyọ́ yẹn ló dájú. Àbájá mẹ́rin.
2: Ó
0: wọ́n dà pé gọ̀m̀bọ̀ kọ́ làwọn ọ̀yọ́ máa ń fà ní látòkè.
2: Mo ṣe ń ronú. Mi ẹ jẹ́ ká fi bẹ̀yẹn lẹ̀.
0: Ṣé àwọn lè lọ fi agbára máa gba Makola ni?
1: Kí ló dé àwọn èèyàn fi agbára gba tàtú zara náà? Wá ní kí àwọn lè fi
0: ẹgbẹ́
1: yẹn lè sin gbẹ́rẹ́ díẹ̀ yín.
0: Ṣùgbọ́n ìlà kíkọ yàtọ̀ sí
2: bẹ́rẹ̀. Kí ló ń protect?
0: Àjẹsára.
1: Ìyẹn ni two factor authentication.
0: Ìyẹn náà pè ní abẹ́rẹ́ àjẹsára. Ẹ̀jẹ̀ lọ gba
2: abẹ́rẹ́ àjẹsára nìyẹn o.
0: Ẹ bó mọ.
2: Immunization
0: lábẹ́rẹ́ àjẹsára.
1: But àjẹsára náà ni. Psychic immunization ti wà nìyẹn. Níjìnlẹ̀.
2: Níjìnlẹ̀.
0: Sígbẹ́rẹ́.
1: Ṣé ti ẹ̀dẹ̀ ti gbọ́ follow me rí?
0: Follow me.
2: Ẹyọ ọmọdé làwọn.
0: Tẹ̀lé mi ká lọ. Ṣé ìyẹn ni eré táwọn ọmọ máa ṣe ta ló wà ní ọgbà náà?
2: Ọmọ kékeré kan ni. Ṣé wá wo? Má wá wo? Tẹ̀lé mi ká lọ.
1: Kìí ṣe yẹ o. Àwọn fàbútà máa ń gbọ́n kékeré ni pé táwọn èèyàn bá lọ bá àwọn babaláwo. Tí wọ́n bá dẹ̀ fẹ́ fẹ́, tí wọ́n bá fẹ́ di Casanova ẹni tó máa ń fẹ́ fẹ́ obìnrin. Àwọn babaláwo yẹn wọ́n á pẹ́ wọ́n á ṣe ring fẹ́ nìyẹn.
0: Òrùka
1: òrùka aṣòrùka tó bá dé pàtí wà á tó bá ti fọwọ́ kàn yàn wá kàn ní tẹ̀lé mi wá dẹ̀ bẹ̀rẹ̀ sí tẹ̀lé ẹ̀.
2: Mo máa ń tẹ̀lé lọ.
0: Ṣé hypnotism kọ́ yẹn?
1: Ẹbí hypnotism èyí tí ìtọ̀ yẹn tí o gbọ́ táwọn bọ̀dá mi ń sọ so gbọ́ èyí tó lọ lọ ṣe bàbá babaláwo ó fún lówó púpọ̀ wọ́n ti bá ṣe òrùka yẹn wà lọ pàtí obìnrin tó dúró dáadáa wà ó pé ẹni yìí lòun òun fẹ́ kó tẹ̀lé òun ló wà lọ bá ló gbà gbà tẹ̀lé mi ìfọ́ tí obìnrin yẹn fún padà.
0: Ṣé pé kíní òrùka babaláwo yẹn òṣìṣẹ́ ni?
1: Òṣìṣẹ́ so ọjọ́ kejì wọ́n ṣàrí tó wà ní babaláwo ja bọ́ọ̀sì.
2: Oh my god.
1: Pé kó dáwọ́ òun padà.
0: Ṣó lo dáadáa ṣàbọ̀ ṣe ní kò lò.
2: Ṣé nǹkan bẹ́ẹ̀ yẹn tiẹ̀? Ṣé nǹkan bẹ́ẹ̀ yẹn gan-an? Ṣó yẹ kéèyàn kán máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn? Hypnotism ni.
1: Kò sí ìkọ̀tà ọ̀yọ̀ ni yìí ṣe kọ́ fi là ní gbogbo ọ̀nà. Oyeyin bẹ́ẹ̀ ni ayé ṣe rí.
2: Pẹ̀pẹ̀lẹ́
1: ìfọ́ tí tó gbà ògbó náà.
2: Kọ́lọ̀ kọ́lọ̀ ṣé wọn ọ̀nà ṣá?
0: Ọ̀nà nínú kùnà.
2: Ọkọ obìnrin yẹn ò sí ń bẹ̀. Kó dáṣẹ́ rí àfún.
1: Ebi tó sọ̀rọ̀ yẹn dé fáwa nìyẹn pé ó jẹ́ ìfọ́ tí ọjọ́ kejì wọn àti babaláwo dẹ̀bẹ̀ sí ja.
2: Ó ti tán gbọ̀n.
1: Ẹ sì ja bọ́ọ̀sì. Nǹkan tó tún sọ ọjọ́ ẹ̀ ó pọ̀ àwọn ọ̀pọ̀ aboríṣiríṣi so eléyìí wọ́n fẹ́ ṣe test. Tọ́wọ́ àbí lọ ilé ẹ̀kọ́ ńlá. Ilé ẹ̀kọ́ gíga. Tí bàbá wa sọ fún pé oògùn tó ń ṣe yìí o kò dúpọ̀ báyọ̀ kankan sọ̀rọ̀ títí tó máa fi kọ́.
0: Títí tó máa fi kọ ìdánwò.
1: Tí ó máa fi kọ ìdánwò.
0: Gba olówó fún o fún ní àárọ̀ ọjọ́ tó máa kọ ìdánwò.
1: O fún ní
2: the day before.
1: Ìkẹyẹ ti gbà fún.
2: Alẹ́
1: ọjọ́ ìrọ̀lẹ́.
2: Bàbá yẹn ò lè kó. Kò nílè kí bàbá àti ìyá ẹ̀ káàárọ̀.
1: Ibi tó ti ń lọlé.
2: Gbárí babe.
1: Ọ̀kadà gba. Wà á pariwo yé.
2: Ẹ dé bá.
0: Ogun ti bàjẹ́. Ó jẹ́ lọ kàwé.
2: Fàbú yẹn tún le. Olótùkọ̀ ṣé mo lẹ́ ti máa ń rí.
0: Fàbú yẹn lágbára o.
2: Àwọn táì fàbú.
1: Àwọn ọlọ́pàá sọ ọgbà ẹ̀. Ìgbà ẹ̀ náà wọ́n tún sọ̀rọ̀ àwọn èèyàn. Káwọn èèyàn ti fẹ́ràn sìgá tó.
0: Ǹjẹ́ mi ti gbọ́ fàbú yìí rí.
1: Olóṣù ti gbọ́ ilé rí. Òjò ń rọ̀. Wọ́n yẹn lè fẹ́ fa sìgá ẹ̀ lálẹ́ yẹn. Àwọn bọ̀dá yẹn náà ló ń sọ ìtàn yìí fún wa. Òjò yẹn dẹ̀ ń rọ̀ gan-an. Wá o pé káì òun máa lọ. Òun máa lọ lé ìyá tó ń ta sìgá. Kò sí ni òun lọ bẹ̀. Wá lọ nù jù.

0: fún àwọn ẹmọ ojú tó máa ń ba
1: ilé jẹ umbrella
2: agbo ojo yeah
0: agbo ojo máa ń bàjẹ́ wa débẹ̀ ló kọ́lẹ́kùn gbàgbàgbàgbà àwọn ibà wọn lè gbọ́ torí ara tó ń sán àwọn ajá kí ló dé òun fẹ́ ra sìgá wọ́n ta sìgá fún ibi tó tún wá ń lọ padà omi wa gbé lọ.
2: ọpẹlọpẹ sìgá ẹnu ẹ.
0: No, ibi tó mi ti ń gbé lọ náà kò lè fa sìgá náà jò ìtọ́rọ̀ yẹn wà ní pé ó ti bọ́ṣọ so ibi tó mi ti ń gbé lọ tó wà nù gọ́tà ó ìgbọ́wọ́ síta báyìí ọwọ́ ní kò ó dẹ̀ fomi gọ́tà.
1: Kọ́jọ́ máa pa sìgá sìgá tó ti jìyà fún.
2: Oh my God.
0: Our bedtime story to one year.
1: That was by moonlight. So why into my joke to throw it down by our
2: door?
0: I want to go to the exam. Exam mi won tun fun ma jo soro ma soro si okokan se nse lo nlo lo dake awon agbagba nkoja kuni ki won
2: itori won ni ko ma soro itori won ma la ni bozi ki a lo ma to ba le
0: gbugba sorry mi gbugba eja gbugba.
2: Oh my God!
0: Tí wọ́n yẹn tún fúlẹ̀ gbà pé ó ní sọ̀rọ̀ ni ṣẹ́dùn bẹ́ẹ̀.
1: Abọ́
0: so awọkọ ni akoko lọ kawe ẹlòmíì wa ni pe o gbọ ogun yẹn laaro exam na.
1: Abi ko lọ ba babalawo mi.
2: Kò tiẹ̀ nídìí ẹ̀ kó lọ kàwé.
1: Kó lọ kàwé ni.
2: Kó bá kàwé kò nídìí pé ó sì lè kíyàn. Ó sì lè kíyàn ó lè ṣe gbogbo nǹkan tó yẹ kó ṣe because nǹkan tó kà ó ti wà nù orí ẹ̀.
0: Ó ti wà nù orí ẹ̀ àbí.
2: Shortcut
0: ni
2: ọ̀nà Abuja.
0: Oríṣiríṣi fàbù. Ìgbà ẹ̀dẹ̀ ní iṣẹ́ wọn kò sí bedtime story so àwọn fàbù táwọn ọmọ akọ̀wọ̀ máa form àdèmàmà form story lọ fún wa.
1: Àdèmàrẹ́rìn.
0: Kó lè rántí akọ̀wọ̀ rẹ́rìn.
2: Ìgbà títí wa. Wọ́n ṣe ń gbà yẹn náà wọ́n máa ń ṣe bedtime story pé àwọn àlọ́.
1: Àlọ́ àpamọ́ àti àlọ́ àpagbè.
2: Wọ́n máa ṣe àlọ́.
1: Tọ́ ni.
2: Ìgbà ń yí lọ bí òréré.
0: Kí ni àwọn nǹkan tí wọ́n kọ sí wa tá a máa sọ̀rọ̀ ń pa lénìí àwọn tó ń kọ lẹ́tà sí wa?
2: Ẹnìkan kọ lẹ́tà yìí ó ṣe mí bíi kàyéfì ṣùgbọ́n màá bá yín ká. Ẹni yẹn kọ lẹ́tà ó ní ẹni ò kọ bóyá obìnrin lòun àbọ́kùnrin o. Ó ní bá àlè yẹn ṣe ń mọ Mr. Right àbí Mrs. Right. Mo wá sọ pé àwa ò mà kí ń ṣe pé rédíò ni
1: à ń ṣe marriage counselor.
2: Ṣùgbọ́n mo ní kí n jù sílẹ̀ kó má dàbí ẹni pé àka lẹ́tà yìí náà ni pé báwo lèèyàn ṣe máa ń mọ Mr. Right àbí Mrs. Right ṣé pẹ̀lú orúkọ ni àbí ìlà kíkọ ni àbí iṣẹ́ ṣíṣe ni
0: àbí wallet
2: àbí àpò ẹ̀ ni bá ṣe ó ṣe bá pọ̀ ẹ̀ ṣe tóbi tó ṣé bó ṣe ga tó ni àbí bó ṣe kúrú sí ṣé ó gbúdọ̀ léjì ni àbí tó nígbọ́
1: ó mọ́ra ni
2: ṣó mọ́ra ni àbò dúdú osùn
1: àbí apọ́n pépo rẹ.
0: Ṣé báyà bí wẹ lọ̀rọ̀ yìí ni àbí iṣẹ́ yẹn máa kọ́kọ́ test run.
2: Ṣó gbúdọ̀ ní six pack ni àbí kó tiẹ̀ ní ẹyọ kan náà ti tó
0: ebi laye sin awon mo te nsoro si bia bia yin si ni ibi ti awon eyan tin nsoro e nsa no bo ton soro si spark bi tele
2: mo e le ma gbo ton so bo won si ma nsoro pe ki won ni isan tori e na won se ma ma lo si gym ti won ma ma won ma se sesa won ma gbe weight ma gbe weight so da ton ba nbo bayi owo yan dabi kakalika bayi
1: abi e je so nkan ti mo ri ka ni arin ose okunrin kan ni wa wo fake eyelash wa wo wig wa gbe kini cd fake wa ni o wa real man
2: Mr. Fabuli, Wright
1: Fabuli, yeah, talk,
2: Mr. Wright no ati so, Mrs. Wright
1: so fakile of him that Mr. Wright him ati Mrs. Wright ba le on se mama pa ah eni o ni eni temi
0: wa si yin ade re ni nkan ma wa nu yan to kon ma je ki yan fe pe ah di pe won dano siyan ninu kekere ko ye
1: tawon loyinbo pe ni love at first sight
2: abi crush
1: crush
0: obi crush
1: crush ya to
2: se ro
0: be se won ni a kan ri pe de nkan wa to to fayan the gravitational pull
2: gravitational pull iyan na da ṣugbọn opolopo awon eyan ki gravitational pull to gbe won wọ́n ti kọ́kọ́ ò bóyá nìyẹn ṣé ó lówó lọ́wọ́
1: ṣe but vale o se fe well
0: no
1: but
0: ba o kan o
1: kini gravitational pull kokan
0: then ni igba mi o kan ma sele pe e koko rira yin ete ko te nse pe o wa lokan yin pe eni bye bye ni ti mi le fe abi ti mi le fe but ore yin wa be si gboro die die
2: se to ma ti ni to ma ti jo nso re si waju si
0: titin to den gboro to ngboro won ah o yan wo pe gba mi gan elemi lo ko ma wo pe o ri ko je ma nse legbe lagbaja ni
1: bi ba won ko no si
0: wa be si rin smesme bi eni ti won first to mu ti lu se gbogbo nkan to ba so gbogbo eto je ki yan rin o eto je ki yan rin wa ma rin lo se
2: abi kinu e ma dun
0: no kinu e ma dun
2: to ba tin bo a tete to le abi ko ni
1: awoso gidi
2: awoso gidi
1: akosale apoti sita
0: o wa ti mo se mo drink ti obirin na feran ju ati o bi gbogbo awon kan be yen o wa
2: o ti lo se research
0: o details n pe a soro fun yin de ni gbagbe e so pe cousin e to n gbe latvia nkan wa owo ti e kan mo ma so marun ti nkan lo do de ni o
1: nkan tani yen so nkan lo ranti
0: iye lo wa ranti
1: tori yen lo fi lala
2: awon yi tawo yoku so
0: no ko ni ranti e nkan te ko ranti bi se kan ko ni ranti
2: ji wa ranti yen
1: nkan ti mo ri mu ni gbogbo nkan ta ti so yi ni pe awon nkan te ma wo bi ila en to leji
0: ila
1: se bi beyan se fe mo en to je the one to je
2: elomi o le se la lo
1: eni okan mi fe
2: ehn o le se la lo
0: mi ro ba o yo to we la po to ye bo re jo
1: ati e saba ko la money
2: elomi to leji abe elomi to je pe awon mi won feran eni to je pe o ni big eyeballs
0: and so and things so physical attributes but
2: ati physical ati
0: I think
2: gbogbo e na ni
0: gbogbo e na la mo ni
2: ni o lati
1: so iwa
2: ti iwa je koko
1: iwa je koko
2: eyan le rewa wọ ti o ba ti ni wa o lagbara
0: ko le sise
2: ṣugbọn awọn mi won ko awọn mi se lo ko jọ won loju ṣugbọn ti elomi she de mo pe won ni beauty is in the eye of the beholder
1: ben
2: eni ti yan ro boya o burewa o le rewa dada loju elomi
0: ben
2: tori na orisirisi nkan ni orisirisi nkan ni awon eyan ma nwo lati le fi mo Mr. Right abi Mrs. Right
1: se nkan kan wa to je Mr. Right abi Mrs. Right to mo su gba tani kan so ri pe ko really sin ko so elomi ani on do den ko sin nkan kan to nje be Mr. Right abi Mrs. Right pe wa wo pe se awon values issue align se ro pe eni yen nkan to so so to ni be ko sin kankan to je Mr. Right abi Mrs. Right
2: we Mr. Right fun eni yen Mrs. Right fun eni keji
0: kini yen bakan na ni agba ni awon yoruba bakan meji ni awon elomi wa to je pe eni yen o ni the twin flame won o ma ignite a kind of shemo we ka ma so yoruba kuku no lotu ni yoruba school legbe wa so kini cataclysmic
1: lai wo we
2: katakata na npe be ah so pe nkan cataclysmic
1: ko si cataclysmic kile pe na
0: cataclysmic
1: yen o si ninu dictionary
2: won ni katakata katakata nun pe ru
0: e ba fi wa le o tori wa si ku ti logo
1: se ka sa ile wo
0: dictionary in that you
2: e mi ro bi ko bi katakata
0: to wa gbadu
1: awon ojogbon
2: kosh kata
1: awon ojogbon kosh
3: from Breastgrain Queensland. Breast screening is recommended every 2 years and is most effective for women aged 50 to 74. Having a regular breast screen could save your life by finding early signs of breast cancer. We also provide free screening for women in their 40s and those aged 75 and older. You don't need a doctor's referral and an interpreter can be arranged. To make an appointment, call 132050 or book at breastscreen.qld.gov.au. Authorised by the Queensland Government, Brisbane. Station sponsor.